0: gbogbo ilé ẹgbọ́n mi olúwa sọ fún mi bí wọ́n ṣe ń gbọ́ testimony mama yẹn ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí ṣíṣe lọmọ rí tí wọ́n ń tẹ̀lé ọ ibi tó fi vidi dé tó kíyèsí dé tó bá ń lọ wà á máa gbọ́ tí bá tẹnìyàn mọ̀ dún lẹ́yìn ẹsẹ̀ rẹ a máa dún lẹ́yìn ẹ wà á máa wọ ẹ̀yìn lẹ́ẹ̀mẹwàá pété ní ń tẹ̀lé mi gbọ́ mi ó dídí èpè ló di ègún tí ń tẹ̀lé ọ ìwọ gan mọ̀ kò síbi tó dé wọ́n máa ń kọ̀ lẹ́nu ẹ̀mí olúwa ní kí n gbàdúrà fún ọ láàárọ̀ yìí mọ̀ ń lọ sórí facebook mọ̀ ń lọ orí youtube láàárọ̀ yìí pẹpẹ yìí ọ̀pọ̀ mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá tún ní àǹfààní láti join wa join mi lórí youtube ẹ join mi lórí facebook ẹ join mi lórí tiktok àárọ̀ yìí ó le díẹ̀ ẹ má jẹ́ ń waste àkókò màá gbàdúrà láàárọ̀ yìí fún àwọn èèyàn engineer ẹ pé next ẹ tó tún kàn wọlé.
1: Emmanuel Ojo láti Apẹtẹ. Nígbà tí ọjọ́ 7-7 mo wá so nígbà tí mo wá mo ra omi 7-7 yẹn so gbà tá à ń ṣe program lọ ẹ wá ní kolúkálùkù tó bá nífẹ̀ẹ́ sí láti lè san ọrẹ májẹ̀mú kó o máa san 1,000 ẹni tó bá tẹ̀ fẹ́ ṣe dáadáa kó san oníbejì kó mú 1,000 sí
2: kó mú 1,000 kó jẹ́ 2,000
1: àpò mi mo rí pé 2,050 naira kù lọ́wọ́ mi mo wá mú 1,000 síbí mo mú 1,000 síbí.
2: Ẹ̀sọ́ ńbejì.
1: Oṣù ńbejì. Mo dẹ̀ bá tèmi lọ. So mi kò mo ṣe délé mi ò wá lọ́bi kankan. Ọmọ mi kan wá látẹ̀kọ́ mo ṣe dé nìyẹn. Ó ní dádì. Ó ní ó ti pẹ́ tí mo ti fún yín ní nǹkan. Ó ní ó kàn tẹ̀sí owó sàkáǹtì mi. So ọ̀rẹ́.
2: Ó tẹ̀sí owó sí yín.
1: Ẹyin ìdámẹ́wàá owó ẹni mo mú síbi. So nígbà tó wá yá ní Wednesday tó kọjá mo wá lọ sí Wema. So wọ́n sọ̀rọ̀ nípa ọpọlọ tàbí agbárí. So mo wá bèrè àti ìtẹ̀síwájú. Prime Minister mo wà. Two star ni mo ní láti bí 3 years tí mo ń rù kiri àwọn ọfíìsà wa àwọn tó jí náà ni wọ́n ti ń lọ so ìjọ tí mo wá wá síbẹ̀ tẹ fọwọ́ tó fọ orí tó wá ní kó fomi fọ orí tó wá ní ká ṣe gbogbo ẹ̀ ọ̀gá wa kan wá wá àbújá láti àbújá ó kàn wà sí premier hotel níbí ni ló wá ní kí gbogbo wa pàdé ohun bẹ̀ mo dẹ̀ débẹ̀ báyìí so mo ṣe débẹ̀ báyìí ó kàn pè mí síta ní láàrin gbogbo yẹn ó yẹn I will give you your commander now ó dẹ̀ fún mi ní 3 star.
3: Ó fún yín 3 star ànáwó ẹ̀. Mo rí ìrìn bàbá yẹn bí ìrìn kọ̀máńdà bí wọ́n ṣe rìn gan mo ti rí lára èmi pàṣẹ lẹ́tà promotion tó ti ń retí ní ọjọ́ pípẹ́.

0: ẹ̀sùn lóye mi wọn á tún fún yín promotion mi láti inú ògo wọnú ògo ni láti inú ọlá wọnú ọlá ó ti dára fún yín sà in Jesus name.
1: Ó tó di pé máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi láàárọ̀ yìí kí n tó gbàdúrà fún àwọn ènìyàn ẹ̀yin ọmọ ọlọ́run ọjọ́ Sunday ti ń súnmọ́ ìsìn méjìlá ní ní ọjọ́ Sunday ìsìn alákọ̀ọ́kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́run pátápátá láti ọmọ ọdún mẹ́tàlá sí ọgbọ̀n ọdún sí 13-30 ìsìn wọn bẹ̀rẹ̀ ní aago méje ìgbà tí ó bá fi di 9 yóò ti máa dọ́gbọ́n wálé ìsìn ẹlẹ́ẹ̀kejì wọn bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìyẹn fún gbogbo àwọn àgbàlagbà adults láti 31 lọ sókè àwọn náà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìgbà tí ó bá fi di bíi 11:30 tí wọn náà mọ̀ wálé ìsìn yẹn ìṣe wòlíì hàn-án ni and mo fẹ́ fi kún báyìí wípé in tá à ń ṣe ń bì ni gbogbo sunday church náà ó ṣe gbogbo tí n bá ní ọmọ ṣe nínú program ni ọmọ ṣe torí mo fẹ́ gbàdúrà fún yín ni mọ̀mọ́ kò ní yà mí lẹ́nu in tó fọkàn sí ní rere ó bẹ̀rẹ̀ sí jáde fún ọ.
2: Orúkọ mi ni Ọpẹyẹmí Ìyanu Olúwa mo wá láti Iwo Road ọ̀rẹ́ mi ló invite mi sí 77 May ọ̀rẹ́ àdúgbò ẹ̀ náà ló tún invite tiẹ̀ náà ó ní tí mo bá ti débẹ̀ pé kí n yípo ibẹ̀ yẹn kí n béèrè tí mo fẹ́ kí n máa mú omi yẹn dẹ̀ òróró yẹn náà kí n máa mú mo yípo mo ní Olúwa mo fẹ́ kó bá mi mú fibroid mi kúrò láì mú ìnira kankan lọ́wọ́ kó o sì fún mi ní egungun nínú egungun mi lọ́jọ́ Friday táwa ní ìṣòro mo ní menstrual pain mo ní láti pèpè kó jọ pé oògùn wo ni mo lè lò pé mi ìṣerú pé menstrual pain yìí láyé mi ó ní láti ṣoògùn yẹn fún mi mo ní kọ́ mo bá mi rà wá mo lò ó ní ṣé máa wá sí fíjì mo ní máa wà kò sí bí mo ṣe lè jẹ́ pé máa wọ débẹ̀ lọ́jọ́ yẹn mo débẹ̀ lọ́jọ́ yẹn mo pẹ́ kí n tó dé mo jókòó sí ẹ̀yìn yẹn mọ́tò wà bí gbogbo ibi tí mo jókòó sí láti bẹ̀rẹ̀ tán fi bẹ̀rẹ̀ program tán fi parí ẹ̀ mi rí anybody lójú pé ẹni tó wà ṣùgbọ́n mo gbọ́ fọ́ìsì wọn wọ́n ní pé ká mọ́sàn mẹ́ta wa mo mọ́sàn yẹn wá ọ̀sán àkọ́kọ́ tí mo mú wọn ní ká béèrè pé ogun sí ń pa mí tí mo mú mọ́ra mo ní láti gbà.
0: Ta ni ń sọ̀rọ̀ jọ̀?
2: Ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀.
0: Ẹ̀yin sọ bó lẹ ṣe mọ̀ ebe ẹlẹ́rẹ̀ ń dìbẹ̀.
2: Mi rí o.
0: Voice lẹ̀ ń gbọ́ ohun tó ń pa mí díẹ̀ díẹ̀ ń jẹ́ ń pa mí lára tèmi mú mọ́ra kí Ọlọ́run kọ́ mọ̀ mọ́.
2: Kó mú kúrò lọ́jọ́ yẹn mo délé ìgbà tí mo délé mo gbọ́ program mo ṣe gbọ́ program tẹ́ ní tó bá di 7 ká bèrè ń ta fẹ́ mo gbé alarm fò mi sí 7 olùkó tún bèrè ń sí mo fẹ́ ìgbà tí mo sùn bí mo ṣe jí mo rí pé ẹ̀jẹ̀ ti